0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jí. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó káyà máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí, kí ni ẹ ń ṣe bẹ̀? Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ̀. Orí ilẹ̀ tá wà dúró sí, ẹni tá a dúró tì ó lọ lọ́hùn. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tọ́ bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá, ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? Ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na n fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan kan yẹn, wọ́n dẹ̀ ṣe pàtàkì. Kẹ́ni kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà. Agbára la ní ìdìsà. Bágbára bá dé, àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kan tó ń sọ pé ojúfẹ́ ti wà náà, wọ́n padà jọ ìwà ni. Tori won o ri owo ta ni o owo Olorun lara wa. Yes, o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko teni kankan o fokan si oba awon oba jidide nle adi ju olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to paposu bi a tin wo a gbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi an ti teju mo oju orun. Yes, bo ti re oke ki esi won duro le ti odo won aha ki lo de te fi duro te won oke Yesu na yi Hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti ani won mo so oba awon oba. Igba ti oba awon oba yo jidide nle. Nse la won gan sibe. Ota to nso yo gan. Mo le be ka mi yo lagbara o. Mo ni ota to nso to nwa bo won ti se o si o ma gan. So ani di agbara Jesu nigba opin yi. Nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Nínú ìwé Matthew ní orí ogún ó lé mẹ́jọ. Ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ ọ́n. Bá àwo títóbi agbára Jésù Olúwa. Matthew 28 verse 1 and 2. Ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀ gidi. Bẹ́ẹ̀ ni. Látọ̀run ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sa. Nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ irú iṣẹ́ tèmi ń ṣe ló náà yóò ṣe àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ bàbá tó gbogbo àwọn tá a wà ń bínú a kì í ṣènìyàn lásán ẹ jẹ́ á gbàdúrà bí ẹni tí kì í ṣènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára Ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọ́n kóra àwọn ẹjọ́ bíi Júdásì bíi nǹkan kan kúrò náà lọ́mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù Olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ó jẹ́ wọn mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ jẹ́ ṣáájú yín ẹni mọ́ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wa kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jímọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ Jésù nìkan ló wà. Kò dẹ̀ sẹ́nìkankan tá a ṣẹmẹlé ju Jesu yen lo o se pataki o eni kokan wa la gboro mura dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Emi Olorun wa nso fun mi pe iwo ko na yin ban Jesu Oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niye iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipan ti o tan yin si won oba agbara Jesu lara won. Gbogbo èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn lè bá gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹ́lẹ̀ wọn ti já wálẹ̀ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iyèméjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ kí wọn máa ṣe dáadáa ẹ̀mí yẹn wọn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá tí o gbàgbé ètò lọ ń jẹta. If I do a tongue, Gantia, Gunaja Lila, Kelo Amogo. You are all fire. Lafeki, I got a Jesu, do a go fire your pool, Arawa. But Mubafeki, I do a little go go dear yet. You know, men who say you are calling yet, you call it out, but you know, you too, but what do you do? Tolia, when you are telling fair by you, tell Lee, or lay you, or you want. But in cooking, you fell at time, cooking, you go on. I want to kill a lay you want. If I say, we want to know. I want to kill a batty second you, or batty side you want. But by then I say, alone to a level come. Don't she set away and your mouth, and why in here to bear two or to bear two or low. They are very many in number. To bad duro, who seems to lay said. A minute ago, when us off when you be pay, lack of good day. Then when you are posted to Christie, Oluati bow go. Molua go go. So fẹn to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pin kan se gẹ o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke biri bi eni ti o gba ri owo re ti run agbara ba de yo didi ona re ti di agbara ba de yo didi gbogbo n to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun haleluya e ba n ki dada. Evan Kidada.
2: Hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè fi tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀kí láì fu ẹ̀ lọ́lọ́ yẹn.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: O fe dawo le nkan ri aya re nja agbara lo ni bagbara ba de ko si to dawo le ti oni te sibo ti oni te si waju odi di odun merin lori ijo kan soso eyan merin odun merin lori ijo kan eyan merin inu amere ri baba n gbadu enikan sun enikan wo ta enikan lo ri to le me wa enikan joko kale olohun ni pariwo mo jẹ́mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yọ́mọ̀ bá tiẹ̀ lọ. Bàbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀ nìmọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: gẹ mọ dada da o ibi ta lo ka ye te ba dele e lo joko ti dada eyin te je ran si olohun olohun kan fun wa lori ofe aso te mi woji ore ofe awon akorin ore ofe iba se pe jesu oluwa wo so kan to yato oni idi ki won so pe ta le wa o ye ki won fa so dam o ye ko fa la kan sara so re ti won e mo pe okunrin lanu se lo accurate pelu gbogbo awon eyan ye sugbon na be lara e yes o sin kankan to kan olohun nipa ko to de tabi kankan in to se pataki fun oni pe o gbagbara olohun bo ba gbagbara olohun to ba wo singlet awon eyan yo mo pe okunrin lo wole ni o se pataki o okunrin kan jo ni ta je so mo jo lepo nbe yin adugo bi ti mo ti mo daada ni bariga abule nbe yin to ba nbo wa si bi isoji e je mo pe kiki po sweater ko lu bayi o na lo ma wo mo wa so fa awon eyan mo ni ka ni so okunrin yi e to wo lana na ri na lo won jeta na lo won je sugbon gba to soro bi ene ko ti ri mi tan emi na so mo ajo ni e ti dan kankan gba na o bo ti gba mic lojo na o ni bi e muta wa ti e wo o ti e ni la loju awon kan e wo mo ri to le meji o ni bi iduro wa o ti e jo awon kan loju o ni olorun da wa mo ah e wo ko to soro laarin iseju bi mewa iná ti bọ́ọ̀lẹ̀ èmi náà tún padà lọ náà gbó kan pé tó lárí jèmí o bàbá onísíngílẹ̀tì yìí o lárí jèmí o wọ́n fẹ́ kẹ́ ẹgbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹgbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá sì pé aṣọ lóró bí obìnrin bó bá sún pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá jọ gbé o lé ilé ọba se jesu re ti kun ni mo ma bi alere o se pataki je to ko ni le kan si agbara wa
1: this is apostolic flame radio reaching the world with the message of Christ.

0: síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power in other nations.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà kẹta.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó dìde gbogbo dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mélòó fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìgò lọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó káyà máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Confidentially, darling, what? Yes. What along with? Yes, you did not say that to me. Oh, if you want to pay, and it's your fear. Okay, no one. Order made you a mini year of a game out at Limicano. Yes. What be saying? One subulule. Yes. Oh, to be one lady, let get up. There, talent, what? Emi ni yi be mi le ba nwa je ka won ti o mo nkan kan nipa mi o mo lo a fe beere agbara olohun ka to lo idi ni pe eni ta fojujo eni temi semele eni ti gbogbo oluso aguta ta jire ti be nbi semele eni ti awon akori tin kori n semele ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ dúró ìsinmilé òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ìsinmilé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi ni ìlẹ́ẹ̀kejì pé sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí àti láwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ kàyé wọn ẹ já mọ nǹkan tí ń ṣe bẹ́ẹ̀ orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn láì dẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá. Ibi máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tá pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi se gi egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niye ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko je ni kankan o fokan si oba awon oba jidide nle adiju olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Mi a jinwo agbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo bi a ti teju mo oju orun yes bo ti re oke kiyesi won duro leti odo won aha ki lo de te fi duro te wo ki yesu na yi hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan.

0: Bene. La torun. Oyo kutako na le nona. Ojo kole. Won wa riri. Oto. Ẹ̀rù ti ń bẹ lára Jésù Olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa, ẹ̀rù yẹn ló yẹ kó wà lára wa sá. Nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́, irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe, àní iṣẹ́ tó tóbi jù wọ́n yí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o, sọ́dọ̀ bàbá. Sọ gbogbo àwa tá a wà ń bí a kì í ṣe ènìyàn lásán. Ẹ jẹ́ á gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán. Torí a fẹ́ máa lọ ká máa padà. Kẹ́nì kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o, agbára Ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún. Gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi Júdásì bíi nǹkankan, kúrò náà lọ mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù Olúwa máa ń fara mọ́, ibi tó gbé máa ń gbàdúrà. Ó jẹ́ wọn ọ mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ jẹ́ ṣáájú yín, ẹni mọ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn, ẹni tó mọ̀ ọ́, tó mọ̀ mí, tó ń rọjọ́ wa kiri, kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa, irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan so la sọ pé gbogbo agbára láyé àti lọ́run, níbo ló wà? Ọwọ́ Jésù nìkan ló wà. Gbogbo ẹsẹ̀ nìkankan tá a ṣemele ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí Trista. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni. Mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀pọ̀ mi mọ bí wọ́n ṣe dọwọ́ wọn. Nínú ìṣípayá yẹn, wọ́n dẹ̀ gbé pọn dání. Wọ́n yọ mí wò báyìí, wọ́n yọ mí wò báyìí, wọ́n yọ mí wò báyìí. Orí Trista tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà, mò ń forí gbàdúrà. Òjijì gbogbo gbàà tí wọ́n yẹ̀ báyẹn. Nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi. Ṣùgbọ́n gbà tí mo jí, dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀, mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi pé, ìwọ kọ́ náà yìí ń bọ̀. Jésù Olúwa náà yìn níbọn, délẹ̀ kó máa yìn mí, mo bá bẹ̀ sí yí lẹ̀, mo bẹ̀ sí yí lẹ̀, ẹ wo ibi ó tán sí nìyẹn. Irú èèyàn lẹlòmíì pariwo yéé, ó sì tán. Nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn, ọba agbára Jésù lára wọn. Púpọ̀ èèyàn ló jẹ́ pé ìbọn tó bá wọn nìbọn gbèsè, nítorí pé wọn ò lágbára.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: La fẹ́ kí agbára Jésù Olúwa kó fàyọ kúrò lára wa. Ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ, iná mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí iná yín ò tí tò, kò gbọ́dọ̀ tó ni o. Torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín, tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn. Bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá ń gòkìkì gbogbo wọn, àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn. Ìbá ṣe pé wọ́n dúró, àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o, wọ́n bá ti ṣáájú wọn. Bọ́ bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lẹ́bùn kan. Tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ mọ́ ọ, àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ, they are very many in number. Tó o bá dúró, kò sí tí ò lè ṣẹlẹ̀. Èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí, nínú ìjọ àpọ́sítélì ti Kristi, Olúwa ti gba ògo. Mo lólu àgbògo. Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé Olúwa ti gbogbo láyé mi. O sọ̀rọ̀ sókè o. Mi ò gbọ́ dáadáa o. Bí Jésù Olúwa ọba ṣe é mú, tí wọ́n sa gbogbo ipá. Bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́.

0: bẹ́ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọ́n mọ̀ pẹ̀lú ipá. Ipò tó yẹ káwa náà wà nìyẹn. Agbára la fẹ́ béèrè fún báyìí. Nítorí pé bí nǹkan ti wà láyé wa, àwa náà mọ̀ pé nǹkan ṣe gẹ̀rẹ̀, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá ti wá débi agbára yẹn, mo fẹ́ kẹ́ ẹ béèrè bí ẹni tí ò bá rí. Òwò rẹ ti rún, agbára bá dé yóò dìde. Ọ̀nà rẹ ti dí, agbára bá dé yóò dìde. Gbogbo ohun tó dàrú láyé rẹ pátá lọ́lọ́run ní agbára láti ṣàjọ. Níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o, fún ìfẹ́ Ọlọ́run. Hallelujah. Ẹ bá ń ké dáadáa. Ẹ bá ń ké dáadáa.
1: Hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlùmọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára Ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn. Òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tí ẹni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀. Bágbára Ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní. Bágbára Ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni. Adébítà ti béèrè agbára. Ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní. Bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ṣùgbọ́n tágbára bá dé nǹkan àbèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa. Ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yín ló tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì. Ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.